0: Oho, enon khan. Meze egbeton watinye. Edo dide doji. Fie mi de tinye yo. Mi wati doji le. E mi do ogbeto. Podo kanleyon posin nou kombo. Akpaye kwe mi na honi. Do ye me wele me yo me kunso tun wo. Beto kwe mi na honi ya. Abi kanleyon kwe mi kanan kwa so. E mi de so yi jode ya ji yo. Toro mi tole. Mini akplon nou emi dew, nen nou anka yin kwen. Ero, dido akpo no ji. To eji emi yo. To eji emi yo. Do, mediwe e imbo alonu fani desu titengbe. Azot da kwe ewa. Lobo donu desu titengbe. Bo, nou dwa siton. Akwe dwa siton. Bo mi do dokun pe me fiton do a siton be we debwa. Amon to emiton do walo dokpo. Le edo kwe gwe. Le edo nou gwe yo. Mo jewe elevo yi wanu o gbe du du o gwe ne ta go chigan. Enon du kwe o desu titengbe. Kanfran. Asi yo desu o, eno le da desu, eno da kaka, wey to emi tonton. Non eji emi diye o, ewe ka yin asi ton no konton, non emi ton wey asi ton no konton bo. E yin emasi no vuna doa o, wenwe emon non emi ton e o. Nou kwa nou nan yon edo mimon sedwe lwa nou koyon kwenen nou an. Amon ekoro nou nan yon mon sedwe kanjibo tno so nan yon do melen koton kan. Kwen do de dek kwen jile kwenwe. O tno emiton tato emiton yo. Nde kon kode kakao lwa nou do nou kwen kado fine. Ye do ye. Bo nou aje yon ji bo to emiton kawado kwen mon yo. Bo ado nou bimo yo. Gwe du du o hu kato emiton desu titengbe. Do, to emiton si hu donu no emiton tindaji emi kwe azome. Bo ka si hu no kakano asan mokwa lobo na wa. Me debu kun ka si hu kenu devu. To emiton. Dile, mido dido e gwen yo. Nou e nou ren tagba wa, ekpoto nou emi kouton tentin tegbe yo jenyin, akpa kwe eneyon. Kwe gbe man wado o game, o yama kenu asi e do hometon sayi, eneyon jenyin tagba e to emi ton kouto nou emi ton kouo, yenon do jijewe o kwe bi o kwe nouwe. Tagba o, enon do jijewe bo, e kawa sinyen piropo. Bo sinyen desu titengbe. Kakaka bo, tagba ene ye je, do kwenen nwe yo. E sinyen kaka bo, ye men wele yo, alo iji, do itenti. Ye kouhoun, do emide. Kouhoun men yo. Do to emiton si kome kaka lobo de non emiton ton. Me kuna wazan ene pide kwa ome ji do kwe enenwe kudo e ede yo. Ji da kudi wedo jijawe kwe mon koton kaki kwa ome yo. Ji da kudi wedo jijawe. Bo e kado jele o dowe mon. Bo le do alo yin do ye de lewe mon. Me kundo kwe de yo. Mi do itentin bo do a fiya mon do fine. Alo yin do ede ede kaka yo. To emiton je nwe yin non emiton ton yo. Eje yin do jikbeji. Eje yin do koko taji jikaro jijawe. Eje yin do koko taji kakaka bo. Ye do jele o kakaka yo. Non emiton li su oywa pikpe ton lobo su hon. Bon non emiton so emi so kpa do ti o men gbọ̀nùwé eyín tó gbèlẹ̀ yọ dèé wẹ̀nà èmi tán pé yọ ezé dèdó àpá lobo jóde tó sọ ìjì ọmẹ lobo dídó òwe tọ́tán pé ìdọ̀ pé kúnná gbélé lobo nú òtọ́ pé gbèjì náà gbélé bónú tọ́ pé lọ́nà gbélé tó mẹ́à wọ́n á sún pé gló yọ édídó òtọ́ pé. Bọ̀ éjẹ̀ tọ́tán gan mẹ́tọ́lẹ́ gan lobo wúlí lẹ́dọ́nú tọ́pọ́ tó nà pé yìí lọ àfọ eyín tọ́pọ́ tó nà pé tán yìí nàdí ẹ̀sìn yìí dé lobo wá àsútán gan yọ súnú kàdọ̀ èmi kún ká sọ gbaná sè kó débùó yìí lọ pé nú ewa yọ nùlẹ́ bí sẹ́sẹ́ lẹ́fọ́ kúrò kọ́pá òun tọ́ mádọ̀ fi yìí lọ kó dọ̀ tí ló dídọ̀ jẹlé òótọ́ nà èmi tán sì mẹ́lẹ́ yèwẹ gbọ abẹ nùlẹ mọtán mọtán bí kó ena gblẹ tí sinmi tètán tètán nílẹ yọ ìwà abẹ bí bó ayì gbọnà èmi tán wá jẹ kó wa do èmi jì mẹkún sọmọ tọ èmi tán pọn o tọ èmi tán lọkún ká sọ kàn nù dé bíọ o mínálẹ fọ ìtọ èmi tán gan nà èmi tán nà gbẹ kó wa do èmi kúlékúlékúlékúlé mọ nà èmi tán wà mọ àṣù dèvò mi pé epo wẹ ekpla sọ yìí àṣù dèvò ọ pé bọ èdò yíyẹ mọ méjẹ ṣoṣo jí gbóná kàn tọ èmi tán bíọ yọ nà èmi tán kúná balọ bọnú mínánú mọ tọ èmi tán o míwádò ṣoṣo ẹ bọ dé míná kàn tọ èmi tán gbọn yọ ewádò pọ sú ẹ yọ mí má náà ìpọn kòdò bó ìtọ èmi tán gan zọbọ nà èmi tán dé mi sí tó emẹ èmi dé bó sẹmi tó fi sọgà yé mi má sì kú pé o lọbọ náà sì kú wáyé mọ tọ èmi tán tó kù tó àyè mi dò mọ mọ bọ nà èmi tán lè náà sì kú bọlọgbọn yé o èso èmi tó mẹdẹ kàn iná sọ èmi tó mẹdẹ kàn bọ òfẹ ọ èmi dé mẹ mọ èso èmi tó fìdí ọ iná sọ èmi tó fìdí bọ ya ìjọ mẹdẹ ìlú sísá ká èmi ẹ bọ èmi kàdù kàn án tó ẹ bọdọ wẹ máa họ mẹyìwẹ mọmọmọmọmọmọmọ bó déwu kódó òfẹ ọ bí sẹsẹ pa nùgbó nà èmi tán kún jo èmi tó o lè ékpé ogun yọ iná lò òbí bló ẹ káká bọ tọ èmi tán wáyé bẹẹ àzán dé tọ bẹẹ àzán yọ nà èmi sè bókádọ sẹtọ nà èmi tán lẹ mí náà ikpọn tọ èmi tán tọ èmi tán bọ nà èmi tán gbẹ bí dọ èmi kún náà yíyó àzán mẹwẹ tọ dè mọ kákáká yìí mẹkún mọ tọ èmi tán tó nùkún kákákáká bó wá sí lọjẹ tọ èmi tán ejò òpẹ tó tọtán sọ dìá tọ má sọ dìá yọ èdò àzán bọ fi mọnà wá pé bó náà wà tọnù à nà èmi tán yí gbè bọ èmi yì nù yìí wá zán pé bọ èmi yì ene ọ ekun gbẹ ọ bọ èmi yì èmi yí ọ nù yìí wá ọ lé mi pé ogún yìí lé nà blógún yìí ìnà kòtó èmi tán bọ ebló nùlẹ bì sísí bọ efó dé nùlẹ bì sísí wá fòdìn ẹ ọ o yèwà ìdè wèmà dé tán bọ wèmà mọ kọtán sínzọ àtọlẹ wẹdẹ wèmà ìkódọ èdè ọ yèwà ìdè wèmà tán bọ tsobonu tọ èmi tán náà kú ọ ewọn adó wèmà ọjí dọjí òvílè èmi dọ èdè nẹmẹjì kpótó ọ̀nà èmi tán kú ọ mi kò wẹ dó yé bọ wẹ iná yìí èmi kò dó yé bóyá ìtàn kpótó sìngìdì kpóbó má sọ kẹnu tó fi ọwọ àyọ àkọ́ àkọ́ ìwọn anú mi ló fi lu ọmọ kan dọ̀ á àkọ́ vasivasi dé dò file àkọ́ ìwé dìbò á dọ àkọ́ èdò file àkọ́ iná ẹni yìí bó zenu òvì ọ mílẹ̀ kódó èdè náà ẹni zenu èmi kpótó ọ̀nà èmi tán kpó òkwé dètí bólẹ́fọ́ dò file we ma me we wana enile bi sese do bo senzo watole yedo khikawe. O kwe le timbo do file, kwe ene yon, ene zenu o viyo, bodo o notan po. Mena nou enile biye, le bodo biyo o kweso ke yena. Mina nou enele biye a kwe eneon, mina bisese ye, bodo biyo kwe so keye nou, noue, e jewayi do ye, kpo emi kpo tentye. Bo to do mon bo so de ya, bo senzo atole kha we ma, eneon do me bisin, o nou koumen do kweyo nou. Mi wadon nou non emiton yo, non emiton plasi taburoje ekou na yin fiyo, men nou koumen we, o ki kana wuzo ete de.
1: Dekon
0: suna huzo okplebe de. Nwe nele yo, o chi. Nwe nele bi sese e toton jodo yo, o chi, o chi. Dola dokpo mekun do bibawe yo. Mekun kado okwe de lobo na yi do dawe enensi yo. Bo eye me vi emiton yi kado kwa ze kule emye tinye yo. Mekun kana mon afoton do. Kwe de pe ou. A kwe e toton levo jodo beru dido e ne yo. Dola do kpo. Eni ma je fin ton men keka lobo nou eni wa ze kle emi yo. Yan vie do kwo ze wa we tinye yo. E do e minko yuwe ma kome on kakaka bo ko fo ti men. E ko fo we ma kome on tin. Amon, e ko do a zode bo ko de men ha. Dile mi non wana gmo ye je lono yo wana we eto de gmo file mene kako yi bo eko do a soli timbo ko deme ya bodo mon. Bo toton ka ja kuku kwe timbo jo a kwe mon koton kwo do kwe mon koton kwo toni. Bo non ton do kpede kon. Nwe nele e toton jo do bo senzo ato do kikawa ene yo. A foton do kwo ge ni ma yi nou enele debu kon wo. Nonton lewa doso gwe di bodo. Eyin, esyen ta. Boma kwe do kwe emiton an. Boma kwe do kwe emiton an. Bo kwen kudo. Bono nwe, toton jodo enele do yin koton tame yo. Eyin deji do kudo emiton. Mina do nwi bo. Nou leyo, bina fundo alotome. Mina do nwi bo, ena sa nou le bidu. Mina do nwi bo, ekon na mon nou le de rendo a lome yo, meko yi nou le non jenwe enayi. Eka yi nou le de do kudo emiton won, emi le non emiton, eni kbe emi. Mi te ko goun, ni ma te sowa, kan emi biyo lok pon wo. Toro mi tole, nou an ren kon nou yan viyo. Be zewa, bodo kikan biyo wedo ji. Azo mene mi yi dine, kwe kalo taemi to yo kun kako kwe yo mi kun kako mo azo de boko deme yo. To emi ton kpo do non emi ton kpo sin chere enen zon tin bo, to emi ton jo nou do nou emi. Bo non emi ton kado bikwe do, mi kun kana yi nou le de ji yo ne. Mi ka mondo e yi nou ene le de re, emi si hu ren yo. Me si hu to kwe emi ton na bo nou kon yi si hu levo tinu emi lenwe emi de. Le dok mwen non emi ton kade yo ene. Ne mi kana blok mwen, toro mi tole do mini plon nou emi. Mini gbek be nou, non emi ton. Bo sien ta lo bo yi, nou e to emi ton jodo nou emi e ya. Abi, mini se tonu nou non emi ton. Lobo do mon kwe. Bo ti kwi mon kwe. Non emi ton ne kado segi diji. Bo le do mi yi nou an. Emi na do nou emi bo mi kuna mon nou le de rendo a lome ou ne. Nou ti bon mon do newe ekono bolo kwa di toro mi tole. Mini klon nou emi. Bo nou mina si kouton a foye. Emi na si hu de jlo nou ene e to emi ton zeda e nou emi e. A kwe o, e we de bua. O kwe e levo zeda e nou emi e o. E kwen, o kwe kpe vi o. Non emi ton ka kbedo ji. Me kwen kanaren nou le de bu o. mini akplon wemi mini sienta bo gbegbe nu to e ona emiton bo yinu lea abi mini se tonunu ona emiton bodo mo ta bo tigan hone
1: holy soul
0: newe emi kasi ku blogwan dio toro mi tole o ye si ku de we ka emi do pe ta kan emi na si ku zero apapwe ene yo ina inu lo bura in fivinu emi to e tiro melo po wa kan no 01 21 31 45 32 01 21 60 41 22 do nu menu konton e wa kan no e me fonda gwe ami mi ze gbe iji pere yana vinu
2: eh nda mi fo gandi ama wo nanu ko hami
0: ami
2: eh la yanda clema mangasi
0: clema akwangasi
2: eh ndi wa tin koko ko di
0: pere mo lo nu kon ton di e mera ko iro mi do won
2: eh no ba kan ka ka cho e gbe ya o je nu ko mo ma pe fun
0: e na che nu mi
2: nte ho e mi ha te dio
0: Merako Clema ko mi dobun mamon kunje o kanji o fiodo ki kambiero mini yinu anno

0: agbẹ̀rọ̀ lọ́mì àwọn jíjìn tí ń jẹ́ anúmà lẹ́yìn ẹ̀họ̀ tí ó dúnà ẹ̀họ̀ bí kákẹ́ bí ẹ̀fẹ̀ kò kún ká ó má kẹ́ kó nọ rẹ ọ̀dàdí náà bá sọ́kùn lẹ́nu ọgbọ̀n yìí nàmọ̀ yẹ gbẹ̀mọ̀ ìdẹ́ yàn ló ẹ̀họ̀ dé dànà ní wọ́n jẹ́ mi à bọ́ mi àpẹ́ ọ bá jìgàlẹ̀ ó mẹ́fà yìí ọ lẹ́yìn ẹ̀dín wẹ̀wẹ̀ yìí ẹ̀họ̀ lọ lé ibi ká ọ ẹ̀yìn nukú gbogbo àgbẹ̀ dá lọ́mi nà ọ̀pọ̀ dín kún tiẹ̀ lè yìí kún wọn. Ẹ̀họ̀ dẹ́gbẹ̀ ni ọ̀họ̀ dẹ́gbẹ̀ ló ń sẹ́ ọ̀ ẹ̀họ̀ tiẹ̀ nílọ́ pé èèyàn lẹ́yìn bí ẹ̀sùn ọ̀fọ̀ nẹ̀ ni ìwé ń tiẹ̀ mọ́ lẹ́yìn kún ní ọ̀nà òkun náà yọ lẹ́yìn kún ní ọ̀nà òkun yọ fà mọ́ òògùn èdè yàn fí ẹ̀fà tó ń dù ọ́ yà sí mu àkọsọ́wádìí sèré ká ti mú ní mẹ́rin gbẹ̀gbẹ̀ ọ̀họ̀ ọ́ wà ká má dì ní. Lẹ́yìn jùṣù àti ìhà wà do ṣèjì ọ́ ìdátọ̀rọ̀ bá dé nà ẹ̀tì lẹ́ni ké gbélé lẹ́yìn kí wọ́n dé sọ gbèrè mi ò gbọ́ mi dàdí ìhà bá dé dẹ̀ ṣèdè ó tì ó. Ìgọ́mọ̀ ìyẹn mọ́ ayé ìgbé yẹn tí mi bá dé ti lè kájí chán ẹ̀ńdẹ́ńdẹ́ omi pọ̀ ìbádìtì ẹ̀sẹ̀ lọ́nu mọ́ olùwádìtì mi pọ́ mọ́ gàrọ̀ ọ̀hún olùwádìtì dúró tọ́lú mi ìbádìtì.
1: Tága orí èyí yìí wo yí dìde náà blamblam sẹ́ta ni màá sọ dọ́ka ni wọ́n ní orí orí náà ni wàá dọ̀nà ọ̀hún sínú ọ̀yá ọ̀hún ọ̀hún ọ̀hún ni wàá túbẹ̀ ẹ̀rí ọ̀hún yà sọ ni òhún kọ́ de yìí dáa.
0: O pọ àìbẹ tí nukú mi àhọ ẹ de sọ́zun do nukú lẹ́wọ́ máa ti àhọ sọ́dọ̀ pé jí nukú mi jà àhọ ẹ de dẹ́yìn tága budo dẹ́yìn tága wuliwuli de o dẹ́yìn tága yoyo.
1: Tága wo yẹn tẹ̀bù mi jẹ sa.
0: O ẹni tága pẹ̀tì go kànà ẹ̀yìnà tága buwo.
1: Kànà ẹ̀yìnà ìtàmì ẹ̀yìnà tága buwo.
0: Mi mọ̀ jẹ́ mi à wọ́n náà ní kílẹ̀ńọ́ mi bàbá jí sinaga àtọ́rọ́ báyìí jẹ́mu ní orí délé náà lẹ́yìn ẹ̀dọ́ àjọlẹ̀ kúrẹ́ kámẹ́rẹ́ àhọ́sùmọ́ alẹ́tsẹ́dúdẹ wà náà kàn kíyìn lẹ́mẹ̀ tí a náà ẹ̀zọ́n do àjọ tsẹ́ dọ́ ńtsí lẹ́hàntsí àjọ ọ́dísánú odo lẹ́ni tsẹ́ kpọ́ balitsimẹ́ ẹ̀lẹ́ nínú pírímì sọ́kpọ́n ní kánú tàgà rẹ̀ ìmọ̀jẹ̀mí mìíràn lè kà mú impo sur la société mìíràn lè kà mú impo sur les bénéfices impo sur les bénéfices d'affaires IBA IS IBA ni wọ́n jẹ́ mi à AIB tiẹ̀ de ló mi à ní kóbi dó de mẹ́tí dó IS yàna mẹ́tí yà dó IBA yàna de AIB lọ ní ènìyàn àyàwó yẹ kankan le IS kò ló IBA tí a bá ná lé pépépé mẹ́ ni wọ́n jẹ́rọ̀ níyà.
1: Lẹ́mí dirí náà dọ̀rọ̀ tá ìjùlọ bọ̀dá lómi nà mí ó tọ́rọ́ tọ́wọ́ mọ́ tiẹ̀ yìí mọ́ àjàgẹ́mi ni wà á lọ́ dọ̀ yìí dọ̀ wọ́n bá pọ́n ní káwọn kéèké fi jẹ́ máa kọ́ mẹ́tí ó ní ó pọ̀ ọmọ òwò dé sẹ́yìn yìí ọ̀nà kọ́ mọ̀ ń jẹ́ inú ó mẹ́rin sì gbèmí ọ̀hán ẹni ọ̀ ọmọ ń jẹ́ inú ó kéńké mẹ́ ló gbọ̀nàgọ́ mi nyere jin mo ni nyere jin mo ni desi ma lo ba nyen biyo se yi to we no nyen nyere jin to hu mo to hu de yi wa so le mi on lo mo ifi e a me lo to do le to hu le to hu yi ke ba dire mo no nyen enyi mo ne ko mo egbe o mi o lo san wa sa plo ko TikTok lo o mi o to le ne ke wa we zin la ge na no mi o plen plen chi ni a jo to we sa ni mo we mi so mi o so lo vi o lo sukulu yi sukuri gbogbo i e ni hoko wi fi da ho me i wa le le mi on lo mo TikTok ji ke ga kede nọ àjọtí náà dúdú náà mi bá yí gbọ́ de tagahwede dọ́sẹ̀ tagahwede tọ́tí ní ojúmọ́ de dọ́sẹ̀ làjọ mi ò lè mọ ọ́nú ó tí yàn jọ́tọ́ de nanu mi ò fi ọ́ gàkú náà sà yìí ká tiẹ̀ di kéne ajínú tiẹ̀nu kéne àhìnrìn kàkí náà má gbọ̀njẹ èsì de kámi kú sọ́nu tiẹ̀nu tagame ova ń gbọ́ lè dọ́mi gbẹ alo mọ́ ní kámi tọ́ àwọn yòóyú ẹ adomiji nono mi tẹgbẹ adomiji mẹtso oní kọnta mi yọtọ tso báwa nọ kọnta mi àwọn onumọka mọ bọ tí ìdá ẹdùnrún rẹ bọ fúyà ikú amilẹ yà hẹ wò nìka abilimi kéwòn déjà wáyé náà hóyò nálẹ ẹdínwó sẹbi sọrọ nálẹ ẹdùnrún rẹ pọn yà dùn xọmọ ẹsẹ àwọn ntiẹnantiẹn akpàtsá yẹn mú nílẹ nyi dùwọ nanu mi àmọ lọnyìn mọ tì mọ ayé bẹyẹ tì mí nù ẹ kó nọ mi àmọ njẹ nọtọ mi nyi lẹni mi àsọ èsè tí nyàn le nomi nomi ovi o de wa ye kadi an zi nomi le deji de se ekotiyɛ mɛ mo lo a de fi na mi nomi a bi lami nyina o.
0: Code général des impôts
1: code général des impôts ekotiyɛ mɛ nomi domi an de mi kpɔ code général des impôts an de mi zi namu de fi o le o domi mɛ o le zi article 135 kolo 132 de eti mi nomi de wa ye bi nomi de wa mɔ n jimi gbawo lɛ nomi wa han o i ekoyemɛ ekoyemɛ namu nomi la jɔnu ti taga ti kan mi o nomi mɔ lemi yɔn lɔ tps mi le lemi yɔn lɔ mɔ
0: tps
1: tps mi le yɔ lagbe no vi wa mɔ.

0: ìdọ̀tí yẹn wà ní mẹ́ṣá mi ni ẹ̀chẹ́ ọ̀bẹ̀ rárá clean ìmì wà ẹgbẹ́ so ìmì wà ẹsọ ti ilẹ̀ ahọ́n àmì ṣùgbọ́n ní yín ilẹ̀ ahọ́n òdìbẹ́ dínú tága fún ẹdọ́ òhun ní ojú ọtí ilẹ̀ ahọ́n mẹ́bù ólì yóò wà ẹ̀dù ọ̀nù àtúwẹ́ tága dojí tíọ́fọ́ wa kàkín sọ ọ̀nà mọ̀ kàkín wà ẹsọ wọ́dà tú tága ẹ̀yọ́n gò kàkín ti wà dé tú tága kàkín nù dojí sígomi yẹn agbẹ́tọ́ afọ́fi pa àṣìgbè yẹn ní ha tí ó nà tíwé yí bá yín nànú tága ọmọ nù vlavọ èmi rẹ mú consultant o ṣùgbọ́ṣùgbọ́ yóò dé ró àjọ kùdé kó nù wọ ìbá pẹ́ kí wọ́n fà tí ó wà nù dọ̀ klínkínkín ẹdun náà hù klínkínkín ẹsọ hù klínsọ dúnú gòmẹ́dẹ ẹ bá mi èyí dẹ́mi bá sọ ayé bèé dó kájí nù o ẹ̀yà mú nù o tú ìzèrè kárí o tú ènìyẹ vọ ẹ̀yà pọ́ mi sọ́dún 7%. Le kun ne jẹ ẹ wa bi ika ṣùgbọ́n la ti tps le pẹpẹpẹ nẹ lẹyìn otu ẹ ṣùgbọ́n otu o tps tax professional synthetic lọsirika yẹ ni ẹ vọ nínú jẹ mẹa yìí náà tẹ̀lé mi sọ òun sọ dókọrọ mi nù ayé bẹ́ẹ̀ ní sọ dókọrọ mi nù yóò tu ẹ ma ló òde bá dínà àfọ̀bùrẹ́ sọdada àhọ̀súbọ́lẹ̀ tàgànnà mọ́nú
1: nínú jẹ mẹa ìjẹbọ ní bá kàmẹ cẹ tí o yẹ mi tí
0: àjọtọ pẹtẹ o de. Tí ó délé gbèsòsò lè taga nana mọ́nú le náà ó mìíràn sọ̀rọ̀ sọ́dún mi sà ó wọn náà ó dọ́ àjọ àbí ó wá ń dé ń dé wọ́ tí ó dó ma ó ṣùgbọ́n mìíràn mọ́ rẹ́jí de commerce kò ń nà ní ọ́ èsì ọ́ mi sọ ẹ́ sámú ó dé ayé bẹ́ẹ̀ ní nana lè ka jìnnà dé kàn ó bọ́ amẹ́ ó lé omi ṣùgbẹ́ amẹ́ nkọ́tọ́ tí ó nu ẹ́ àgbẹ̀tọ̀ gba tí nùkọ́ tí nùkọ́ jẹ́ nkọ́ pọ̀ dídí náà fọdí pípí dára àhọ̀súnlé tàgànnà mọ́nú o vọ́tí òdó ọmọ mìíde òsómísà pọ̀ pépé òdìjà wà nátàgà búrẹ́ hẹ́nẹ́ o.
1: èyí
0: mi bá pọ́kí mọ́ o nílé ahọ́nde lẹ́yìn ìdílé gbèsòsòlè mẹ́tí dínà fọdá àhọ̀súnlé tàgànnà mọ́nú de ní àsọ̀sọ̀ dómẹ́dẹ́ tọ̀lọ́ ọmọ lẹ́yìn ìdá dẹ́yìn ọ̀nà ọ̀wọ́ nàbà àdàrà ẹyìn ọgbẹ bọ pàgbé de oṣù mi ndá ọmọ
1: ẹ
0: yìí kọ́ná gbé dèrè mi kílínkín kí mi àdó.
1: oníjọ ní àjọkò tí ó ní àjọkò tí ó sọ òde kí sọdún mọ ojú tẹ ọ kíntínkín hàn rè yìí bá yín paṣí tí kàn wọ.
0: mi tira bí ọyàn ṣe yín dé
1: àjọkò tí ó ní àjọkò tí ó ní àjọkò tí ó ní àjọkò tí ó pèsè kí lè sè mọjú rè owó chande wà rìbá náà taga ayé bẹ́ẹ̀ nù tọ
0: ṣùgbọ́n náà ti nu yẹn náà lẹ́yìn àjọpẹ́ náà ti dó wọ́n má ti lè sè mọ́jú ó tì mí ọmọ rẹ́jí de commerce kúrò náà ó ti lè sè mọ́jú ó ẹ̀yìn kí mú òdédèdè àfọ́nudé sọ́kudo tàgànnà mọ́nú ẹ̀ kàn ó ìmọ̀ ìdí mi à lẹ́yìn fúnkún mi àmọ́ náà òdé lè en règle.
1: Odé
0: lè ṣe jù.
1: Odé ní ọ̀sẹ̀
0: o. Odé ní ọ̀sẹ̀ o.
1: Odé ní ọ̀dẹ́ ìsan lórí wàásán lò. Odé ìsan
0: lórí wàásán lò. Ìlọ́nù nù báyìí ẹ sá. Ní ẹ̀yìn amẹ̀ yìí tága ṣe èdò àná dì níní o. Àfọ̀ṣe èdò àdè tì mú obligation fiscal. A sọ àríkíṣẹ́ dàsẹ̀. Amú o lè kó ẹ̀chẹ́ mẹ́rin wá tiwanti ẹ̀chẹ́ nílé lẹ́kẹ̀. N ṣe èdò àwà òdè ẹ̀ taganana mọnu nẹ.
1: ni àjọkò yìí kárikádó
0: àwà. contribuable non connu officier.
1: ni àjọkò yìí kárikádó àwà. yìí ní wọn ní mọ ifá ìdó ayé bẹ́ẹ̀ ń kọ́ de. ìtútù kódó ìnuwó lè kájí ló wọlé dòde. ni àjọkò yìí kárikádó àwà hàn yìí ní wọn ní mọ ìka dodo ẹnẹ ìhòòhàn hàn náà ìkájí oyún wo nyinú abá ní ìtúkà dá nyowó.
0: bíkọ́ mọ́ ní ti mi inú ẹ̀ de dẹ́kun mi ò mọ́ dandandandan lómìnira dó o máa tán ìlú ayé náà ayé bẹ́ẹ̀ náà lè kájí ọ́ lẹ́yìn tí inú mi lé náà lẹ́yìn tí inú mi lé de èyí ń yẹ mọ́ lẹ́yìn èdò o máa tán wọ̀nyí dèdè náà afọ́nuyinde lè taga nana mọ́nú ọ́ yàtọ̀ ayé bẹ́ẹ̀ sọ́dún kọ́nà o.
1: ìnana
0: wọ̀nyí ènìyàn dẹ́kun ènìyàn ènìyàn ègò ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀fà ìjàmbá náà ò taga tí nu ẹsá mọ́ kí ní yín ẹ̀yìn amẹ̀ ìjọ ìyìnṣẹ́ ọ́ taga tí a náà ó le ní yín bá jọ rẹ kíde ayé bẹ́ẹ̀ tí nà ní ọwọ́ mi àbá dílé taga tí a náà mẹ́ mi àbá dílé mẹ́pẹ́ ẹ̀hùtù ènìyàn dómi nu ẹsá ẹ̀hùtù ènìyàn kàná yẹ ní yé náà dó taga tí yín tọ̀ yé ló aná jí fọ́ ntí lọ́mọ èyí ni mọ́. oyi gbono o ma wa gbe e yo mo le ba to tagana na flavo ko me chija o ma no ko na ho horo le ko anya gbonji ka ba pin o ba o taga chija ba na so de flavo o da ba sokuru chu mo le na kaka e o lo kana na na me o o ke de jeshi ne ni chedo anyi ko mo ko to kana na na o e te ba na kana na awa ugan aha don chigume enye mo leni ete pe so de ki so daro ami jojo mo nu dari potono agban re potono
1: nyoyi ni zolo zon chiji wa jon do ke ni mo e meti o ide le spese ore meti o le jole se lo mo ji ode le wa lo wa jon do
0: ma jole se mo ji o alo paspo ji ele ma jole se mo ji o le taga mo nu alo paspo ji e mo sugbo nu ye ele e no anyone no na to yin no mi o to wo taga khwiri yi na na utaga olesa bo khoyi nyon bajo trainda no nchina taro yo de oso ame jojo ome iba so se do mere toro me yeba to ai bina na de
1: na bajo
0: wa na monji me atori ki asojo adra ore kido bo vla khwiro nu ta e juvio nyano nchiwa wa mu onyano no unto onyavo ole nyi taga de yo de na o o ma de odo asojo a o afori odo ade o nto yan afuchi odo ade ne yo de di yo ole wa ble wo ade afolo o no inde ba nya ha o ikun nchi ba jo de munji me o ikun ah ole wo son so do me la geto me ma ole wa ble wo ngbe chukara no kuchu ole so fin chi o na na o tagale de ole yin na ai bi o so bo ni ni le jo chuchu yi o de yo so mo la geto di aso do mo wuji ma no we po onu me de no na chi le wa dreme no wa ge dredo inu agbevo leni o dra o re ki do
1: abeje pa
0: gbe pa
1: bo me chi na na e ai be chin na ho tu atan flan ma ton le pon ne ji chin na bo ho iba i dra ni le ki do de enye ho ilang yi gvunga no we no ding sa me lo me
0: ni sa sa ba ni sa ba de leni e na ai be no de gu blo de gu degu de de de yin ho yen yi ela o yen yi dun gbiji gbiji o hun lo nu esa mo ai be lo we hotel ni ka bi kan ni avance ni ye na do tagachi ni to o jile khere ka me mi o se mo ma jiana taga o to le khere ka me o i do de la fo ni o de o on je mi a no mi o je mi a do va mo ni on ji no na tinga avai na au taga che do anale kure kame chigume nye mo no yi eba yi sori kiva mo no jide ho kaki avans no che nan mi swe mo wagwe dile taga chi nyi to ye do anale kure kame chino achi nyi vaye ne wadi no yi de poto iya ava chu no yi vlavwe eva u gan na yamon chik poto wa soso daru taga chavana kome li koro kwe chik bo oji yagbe ni taga yagba na ke ni mo credit dempo
1: o taga e ajokwechi itlo de atinga poto anana e chinyi ko fatu normalize ito wenu yi e chinyi ai betu tunyo no to ba ni on ba yi khuide apota bole taga lo no to na ka
0: lo nenyi egbono fatu normalize nagbe nkuru machi ahosudo peji no timi nu na egbono nagbe eyi kun dele ame jojo omere eyi ai be nyu atodo ojin nyi echu ai be ole kajide evo apo mo awa o fatu
1: analo
0: analo analo ina na de o ma ti
1: yi de wele apo gbuli o mebo e bi tro ame jojo e
0: o we tro ame jojo go fo anawo ma e
1: anawo ma e
0: anawo ma inyo agbeju ya vai e jagba na o ma buwo e ki won de vai dra ore ki do ki mo jagba na fatu buwo nyokure ka agbeje kono na gbechu ai be loke na echu de gbo anamo na gbe na o fatu age vai
1: bo ai bi oni ma tun e ichi nchu ne nde jo sa ko ito ba chi de e ba so e ni o ta o taga chi poto na na o wa gloa o ya ho sha lo be nga
0: ai bi na de de agbare to lo so kono o ai bi na de mi so e so va ki na ya mu a e mo chi je le de le mo jo jo je do adra re kido i mo je mi a

0: gandokpo a xo den nukun yi xoe gbã ɖo xo ɖe nu weketen tɔkpa tɔn fi tsi awon yi ɖokpo ɖo fi bɔmina ze xoe mi akɔhenu gã olobi agba ɔmɔ oniyi tɔn ɖo ɔyɔ bolɛvɔ ɖo save si to wɔme tɔn akɔhenu gã aruna tɔn ɖo save eɖo agbome kalavi mɔdze eɖo glixoe elɛvɔ ɖo xɔgbonukpodo kutɔnu fikpo akɔhenu gã viera tɔn ɖo agbome kalavi eɖo glixoe eɖo xɔgbonu bolɛvɔ ɖo kutɔnu fi henu daroa na tɔn gbɔnfi henu ogandonutɔn dzetonutɔn henu agiatɔn yebi gbɔnfi kpodo wuve kpã henu kukpla henu xɔtɔn sa yebi gbɔnfi kpodo wuve kpã loboɖɔ mevive na emitɔn vi emitɔn nɔvi emitɔn tɔ emitɔn atavi atagã emitɔn eyɔɖɔ auguste clément corneille bɔladji ti mulero daruana meyikure de yɔ adzɔtɔ gãdɔkɛn kpikpenanɔ eyin tso bɔ asɔ yɔnu mawu ɖo xoetɔn kande gbãtɔn nukun atɔngɔmɛ tiyɔnu yi woatɔn lɛ le eto ŋgbɔn yɔ edie miadɔ azan gagbe azan konukun wekɔ sun elebe mi de ho sɔ ye hɔn aye yɔ gãtãtɔ mɛ zan kɔnbo xa ye ho kpodo hã dzi kpɔ yeko blo ɖo daruana sigo ɖo sukɔ agbeto fine ɖo kutɔnu fi malimali do atike satin eyin vi e sante o egbedin ɖo gawo mɛ ye ho xixa eyin malɛlɛtɔn ye yeko blo ɖo sukɔ agbeto kutɔnu fi ɖo matintɔ sinfogbe ɖo malimali do atike satin vi enu vi e sante yɔ tsobɔ edze egbedin ɖo gãtãtɔmɛ gbadanuɔ zan kɔnbo xa ye ho kpodo hã dzidzi kpo enati ŋgbe ɖo matintɔ si tɔxoe ɖo sukɔ agbeto fine ɖo kutɔnu fi lobo ruzukpanukɔn akɔsɛxoetɛn bewa zoŋgotɔn axɔzãgbe sɔeɖo na hɔn eyɔ gãtãtɔmɛ sakɔnbo xa ye ho kpodo hã dzikpo nati ŋgbe ɖo yeƒoɖenkoe ɖo michel tɔn ɖo gbeto kutɔnu fi sibigbe azãkɔ atɔngɔ sun eleme mi ne ɖo gã ayi zɛmɛ àyíté hɔnú nǹkan yìí zẹmẹ ìnà títí sí matintɔ jìbɔ éhò gan tẹwò yọ osusu ìjẹka yọ ìnà fọdún jìtọ́n ɖo sukọ agbètò ɖo kútọ́nu fi malimali do atike satin vi e santé ewa xɔ gan òtátɔn amisa kirimu ìnà bolo jìtọ́n ɖo yẹfo ìnàkó ɖo michel tɔn ɖo gbètò ɖo kútọ́nu fi bɔ gan wo ɖo kpɔ axɔ ìnà zero òtẹ́ntɔn gudogudo tɔn mɛ ɖo òhɛntɔn ɖo sɛkan dzi ɖo xɔgbonu si aliyɔdzi dɔn ŋun ti to mɛ eneyɔn diwɛ minanɔ bona nɔ nuwa mlɔ lɛ gudo.
1: Aki gbogbo ɛyin yi wa pe ɛku etileku ɛ ba fetisilɛ láti gbɔ ìkéde tó wà ní ìkawọ wà níbí ní orúkọ àpapọ̀ ìdílé olúbí àgbà ọmọ onílé ní ọyọ àti ní save àpapọ̀ ìdílé ẹbí arúnà ti save ní agbomi kalavi wida àti ìlú àjàṣe xɔgbónú portnovo pẹ̀lú kútọnu níbí àpapọ̀ ìdílé ẹbí viera ní agbomi kalavi ní wida nílùú àjàṣe xɔgbónú portnovo àti ní kútọnu níbí ẹbí darona àti ẹbí gandonu ẹbí agia pẹ̀lú ẹbí ará ọ̀rẹ́ iye kan ojúlùmọ̀ ìbátan wọn gba bí tí wọ́n kéde ikú ẹni wọn ọ̀wọ́n tí orúkọ rẹ̀ ń jẹ́ auguste clément corneille bọ́lájí tì múlẹ́rọ́ darona jẹ́ wọ́n ní oníṣòwò ńlá pàtàkì ni ó jẹ́ tí ó sùn nílé olúwa ní ọmọ ọdún méjìdínlọ́gọ́rùn-ún bí ètò ìsìnkú rẹ̀ yóò ṣe lọ sí nìyí ni wọ́n pè ń pé kí ẹ wá kópa nínú rẹ̀ ní ọjọ́ tí a mọ̀ sí ọjọ́rú ní àná wọn ti ṣe àwọn ètò àdúrà àìsùn kan nílé olóògbé náà nílé darona ní ilé tí nọmba rẹ jẹ 275 ní sukọ àgbétó tí kò jìnnà sí ilé èyí tí a ti ń ra àwọn oògùn òyìnbó tí ń ṣe va santé ní òní tí ń ṣe ọjọ 17 oṣù kejì ọdún tí a wà nínú èyí ní agogo mẹ́wàá òwúrọ̀ ti tòní wọ́n ti ṣe àdúrà kan ní ìlànà ti mùsùlùmí ní ilé tí kàrẹ́ rẹ̀ nọ́mbà rẹ̀ jẹ́ 275 ní sukọ àgbétó tí kò jìnnà sí ilé ìtajà oògùn tí wọ́n pè ní va santé ni ale ti toni to ba di ni agogo mejo won se adura esun kan ti won ma ko rin lorisirisi nile iya ologbe na ni ile ti number re je kare 320 ventura ni square gbeto nilu kutonu ti o jina si ibi to koju mo be o wa ni zongo ni ola tin se ojo jimo ojo 24 osu keje odun ta wa ninu eyi la agogo mejo ale won tun se adura esun kan nile isin ti saint michel ni square gbeto nje to ba di ojo abameta ojo 15 osu keje ti a wa ninu eyi ni agogo mefa owuro won gbe oku yi la agogo meje nko won gba alejo oku na ni ile ologbe na ni leti number re je 215 ni square gbeto nilu kutonu ti ko jina si ile itaja ogun ti a mo si va sante to ba di ni agogo mejo nko won se adura ranpe si ologbe yi lara ni ile isin ti saint michel nilu gbeto ni kutonu to ba di agogo meji la nko won agogo mokanla iforiji mi won lo siku ni oku ologbe na si ile isinku ti eyi ti a mo si ni ilana ti ebi won ni sekanji ibe ni won lo sin oku na si ni opopona ajase ogbonu port nouveau nje ikede ile tele te fi lo ti awon ni ti okuku fun leyin.